0: ìṣẹ́jú yìí ni mo pe àwọn bàbá wa ajíhìnrere àgbà fún ìjọ Apostolic Christian ní gbogbo àgbáyé.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Àtẹ̀wọ́ lọ́wọ́ Jésù kí gbogbo ẹni tó dìde tó jókòó kó dìde.

torí àwọn nǹkan tí ọlọ́run fẹ́ ṣe lónìí ó yàtọ̀ púpọ̀. Kò dẹ̀ fẹ́ ká lo èdè kan ṣoṣo kí gbogbo wa pátápátá ká dẹ̀ gbàdúrà bí ẹni tí ò gbàdúrà rí. Inú mi dùn fún gbogbo àwọn ènìyàn tọ́lọ́run ti lò ìyanu ńlá ni. Mo gbàdúrà nítorí pé ìwọ náà wà ń bí ìlú ni o ò ní rin àárín nà. Àwọn èdè kan bẹ́ẹ̀ tí Jésù Olúwa lò tá a fẹ́ fi gbàdúrà. Kò ṣe tá a fẹ́ bèèrè lónìí ju agbára lọ sà. Bá agbára bá dé, ìgò lọ yóò padà. Bí agbára bá dé, ọ̀nà tó dí ọ́ là. Bí agbára bá dé, ohun tó kú nínú ayé wa yóò jì. Nínú ìwé Jòhánù ní orí kejìdínlógún. Ẹni tí ó káyà máa bá mi ká pẹ̀lẹ́pẹ̀lẹ́. A fẹ́ wo àwọn àkànṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ńbẹ̀. Láti ẹsẹ̀ ìkẹrin lẹ ti bẹ̀rẹ̀. Nítorí náà, bí Jésù Olúwa ti mọ gbogbo nǹkan tí ń bọ̀ wá báhun. Ta lẹ̀ ń wá, ìbéèrè àkọ́kọ́ nìyẹn o. Ta lẹ̀ ń wá, torí òun mọ̀ wípé òun ni wọ́n ń wá láti dojú ogun kọ, láti yẹ̀yẹ́ rẹ̀, láti sọ fún un pé kò tó ẹni jẹ́ ń pè lọ́mọ Ọlọ́run tàbí alágbára. Ṣùgbọ́n ó nítorí pé iná yẹn bẹ́ẹ̀ agbára yẹn bẹ́ẹ̀ àṣẹ yẹn bẹ́ẹ̀ orúkọ yẹn bẹ́ẹ̀ òkìkí yẹn bẹ́ẹ̀ ó lè fi ẹnu ara rẹ̀ sọ confidentially pé ta lẹ̀ ń wá. Yes, wọ́n dá lóhùn pé Jésù ti Nasareti ni. Ó wí fún wọn pé èmi nìyí ẹni tí ó fi hàn ọ́ pẹ̀lú wọn. Ọdẹ ẹ̀mejì o, èmi nìyí yẹn mo fẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé mi ká lọ. Yes, wọ́n bì sẹ́yìn, wọ́n ṣubú lulẹ̀. Yes, ó tún bí wọ́n léèrè lẹ́ẹ̀kẹta. Tẹ ta lẹ̀ ń wá. Èmi nìyí. Bẹ́mi lẹ bá ń wá. Ẹ jẹ́ káwọn tí ò mọ nǹkan kan nípa mi ó máa lọ. A fẹ́ béèrè agbára Ọlọ́run ká tó lọ. Ìdí ni pé ẹni tá a fojú jọ, ẹni tẹ́mi sinmi lé, ẹni tí gbogbo olùṣọ́ àgùntàn àtàjì ìrètí bẹ́ẹ̀ ń bí sinmi lé, ẹni tí àwọn akọrin tí ń kọrin sinmi lé, ẹni tí ẹ̀yin gbogbo tẹ́ ẹ dúró sinmi lé, òun náà ni Jésù Olúwa. Ohun tá a dẹ̀ fi sinmi lé ni wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ ló wà. Ẹ̀dẹ̀ òjọ́ tá a ti ń bá a bọ̀ pé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ ló wà. Ẹ̀dẹ̀ òjọ́ tá a

0: láì dẹ̀ pẹ́ rárá rárá sà mọ̀ láì pẹ́ rárá rárá ibi yìí máa di ọjà àgbáyé. Ètò ọlọ́run nìyẹn. Kò sẹ́ni tí wọn ìkẹ́gàn rẹ̀. Ṣùgbọ́n nígbà tágbára ọlọ́run bá sọ̀kalẹ̀ ẹ̀gàn yóò fò lọ. Onírúurú ẹ̀gàn la rí nínú ayé Anna nínú ayé Sara. Ṣùgbọ́n nígbà tó débì kan dúró ogun ẹ̀gàn ṣe kíni o ọ̀tan pátápátá. Láyé rẹ̀ ẹ̀gàn máa tán. Àmì yẹ̀yẹ́ máa lọ. Ṣùgbọ́n a ní ìdí agbára ọlọ́run. A ní ìdí agbára ọlọ́run. Ọwọ́ á sọ fún wọn pé tó bá ṣe pé mẹ́lẹ̀ ń wá. Èmi náà kúkú ti mọ̀ pé nǹkan kan ó ṣẹlẹ̀. Mo mọ̀ pé mẹ́lẹ̀ ń wá.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Ni wọ́n ń wá. Nítorí pé tẹ́nìkan bá kú nínú ìjọ gbà níbi tó gbé jọ́sìn, ìwọ náà ń wá láti pàṣẹ ẹ̀jẹ̀. Ọ̀rẹ́ gbọ́dọ̀ múra gan. Bá láboyún bá bímọ tì tó dàbí ẹni wípé a dúpẹ́ pé ẹ̀mí ẹ̀ yé bẹ̀t òkú ọmọ ló bí kí ló go pásítọ̀ ń bẹ̀ yẹn sà. Ìjọba ìmọ̀ tí wọ́n bá dá ẹnìkan dúró tó ṣe pàtàkì níbi iṣẹ́ nínú ìjọ tó wà kò dẹ̀ ríṣẹ́ míì ó di liability sí wọ̀ gan lọ́rùn a jẹ́ pé wọ́n ń wá ọ náà fi ń ṣẹ́gi ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́ ọ̀dọ̀ rẹ. Ẹ̀yin màmá àti bàbá àwọn tí ń wá yín ẹ̀yin irú àwọn ogun tí a ń gbé ti àwọn ọmọ ẹlòmíì dá lọ́dọ̀ ọlọ́run tó gbà lẹ ti mọ́ bí obìnrin ṣùgbọ́n ọkọ̀ òṣùwọ̀n nítorí wípé ẹni tí wọ́n ń wá ló múra kankan kan yẹn. Wọ́n dẹ̀ ṣe pàtàkì kẹ́nì kọ̀ọ̀kan múra gan-an nígbà tí mo bá ń pe àdúrà. Agbára la ní ìdìsà bá agbára bá dé àwọn tó ń pàtẹ́wọ́ ní kọ̀ọ̀kọ̀ tó ń sọ kójúfẹ̀ ti wà náà wọ́n padà jọyìn wà ní torí wọn ó rí ọwọ́ ta ni o ọwọ́ ọlọ́run lára wa. Yes. Ohun tí ó ṣẹlẹ̀ nìyẹn. Ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ mi ẹ má ṣe gbàgbé pé lẹ́yìn tí wọ́n ti mú Jésù Olúwa tí wọ́n ti palẹ̀ rẹ̀ mọ́ tán wọ́n ti gbàpọ̀ parí nù ṣùgbọ́n ìyanu ló jẹ́. Ọba àwọn ọba lákòókò tẹ́nì kankan ọ̀fọ́kan sí ọba àwọn ọba jí dìde ńlẹ̀ àdìtú olódùmarè iṣẹ́ àwọn apọ́sítélì lórí kẹ́ni ń bẹ̀ yẹn ẹ kà á wàràwàrà láti ẹsẹ̀ ìkẹsàn ẹ̀hẹ́n àtọ̀pà pọ̀ ọ́sù bí wọ́n ti ń wo agbé sókè àwọ̀ sànmọ́gbà jésù kúrò lójú àwọn oníyẹ̀yẹ́ tó ń wò ó bí wọ́n ti tẹ́jú mọ́ ojú ọ̀run yes bó ti re òkè kíyèsí wọ́n dúró létí ọ̀dọ̀ wọn kí ló dé tẹ́ fi dúró tẹ̀ ń wòkè jésù náà yìí hallelujah hallelujah gbogbo àwọn olùsọ tí wọn ní wọn mọ sọ ọba àwọn ọba ìgbà tí ọba àwọn ọba yóò jí dìde ńlẹ níṣẹ làwọn gan síbẹ ọ̀tá tó ń sọ yóò gan. Mọ̀lẹ́ ẹ̀fẹ́ kámi yẹn lágbára o mo ní ọ̀tá tó ń sọ tó ń wá bóun ó ti ṣe ọ sí ó máa gan. So a ní ìdí agbára jésù nígbà òpin yìí nítorí pé nǹkan tí ò tó nǹkan làwọn èèyàn ń pè ní nǹkan nínú ìwé Matthew ní orí ogún ó lé mẹ́jọ ẹ̀ka ẹsẹ̀ méjì ń bẹ̀ o bá a wo títóbi agbára jésù olúwa Matthew 28 verse 1 and 2 ẹ fọ́n sókè ẹ sọ̀rọ̀ gidi bẹ́ẹ̀ ni látọ̀run ó yí òkúta kúrò náà lẹ́nu ọ̀nà ó jókòó lé wọ́n wá rìrì ó tó ẹ̀rù tí ń bẹ lára jésù olúwa bá a bá ṣe gbàgbọ́ dáadáa ẹ̀rù yẹn lọ́yẹ kọ́ wà lára wa sa. Nínú ìwé Jòhánù ní orí kẹrìnlá ń bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kejìlá.

0: lóòótọ́ ni mo wí fún yín ẹnikẹ́ni tó bá gbà mí gbọ́ irú iṣẹ́ tèmi ń ṣe lòun náà yóò ṣe àní iṣẹ́ tó tóbi dùn wọ́n yí lọ torí tí èmi ń lọ sọ́dọ̀ ta ni o sọ́dọ̀ bàbá tó gbogbo àwa tá a wà ń bí a kì í ṣe ènìyàn lásán ẹ já gbàdúrà bí ẹni tí kì í ṣe ènìyàn lásán torí a fẹ́ máa lọ ká máa padà kẹ́ni kọ̀ọ̀kan wa máa jẹ́rìí sí agbára ta ni o agbára ọlọ́run agbára la fẹ́ béèrè fún gbogbo àwọn tí wọn kóra wọn jọ bíi júdásì bíi nǹkan kan kúrò náà lọ́mọ gbogbo ẹ̀ orí òkè ibi tí jésù lọ́ọ́ máa ń fara mọ́ ibi tó gbé máa ń gbàdúrà ọ jẹ́ wọn ọmọ pé bẹ́ẹ̀ bá fẹ́ mú ẹ̀jẹ̀ ṣáájú yín ẹni mọ́ ọmọ dáadáa ni bí o bá rẹnu sàmì alágbára méje ń bẹ̀ yẹn ẹni tó mọ̀ ọ́.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Ó máa sùn kò ní jí mọ́. A fẹ́ béèrè fún agbára ọlọ́run torí pé lọ́wọ́ jésù olúwa nìkan ṣo la sọ pé gbogbo agbára láyé àti lọ́run níbo ló wà ọwọ́ jésù nìkan ló wà lòdì ẹ̀sẹ̀ nìkan kan tá a ṣẹmẹlé ju jésù yẹn lọ ó ṣe pàtàkì o ẹnìkọ̀ọ̀kan wa la gbọ́dọ̀ múra dáadáa ní àkókò kan sẹ́yìn mo wà nínú ilé lórí tírísítà mo ṣẹ̀ṣẹ̀ débi tí mò ń wí ni mo wá rí wípé àwọn ẹranko kan tí wọn ń pè ní ọ̀bọ mi mọ bí wọn sì dọwọ wọn nínú ìsìpayá yẹn wọn dẹ gbígbọn dání wọn yọ mí wò báyìí wọn yọ mí wò báyìí wọn yọ mí wò báyìí orí tírísítà tí mi náà wà yẹn mò ń forí gbàdúrà mò ń forí gbàdúrà òjijì kó gbọ gbàá tí wọn yẹ báyẹn nínú ìfìdìfọ ni báyẹn bá mi ṣùgbọn gbà tí mo jí dédé ibi tí kinní yẹn ti ṣẹlẹ mo dábẹ mọ nígbà tí mo jí yẹn ẹmí ọlọrun wa ń sọ fún mi pé ìwọ kọ náà yìí ń bọ jésù olúwa náà yìí níbọn dínlẹ kó máa yìn mí mo bá bẹ sí yí lẹ mo bẹ sí yí lẹ ẹ wo ibi ó tán sí nìyẹn irú èèyàn ò lẹlòmíín pariwo yéé ó sì tán nítorí pé ìbọn tí ọ̀tá yìn sí wọn ọba agbára jésù lára wọn púpọ̀ èèyàn ló jẹ́ pé ìbọn tó bá wọn níbọn gbèsè nítorí pé wọn ò lágbára bí wọn ti yìn wọn níbọn wọn lo òkè tẹlẹ wọn ti já wálẹ ìbọn gbèsè ti bà wọn àwọn mìíràn ìbọn ọkùnrin bà wọn wọn rí bíi tàtijọ́ mọ́ àlàáfíà wọn ò tó nǹkan mọ́ àwọn kan ìbọn iye méjì bà wọn bí wọn bá débi àdúrà kàkà kí wọn pọkàn pọ kí wọn máa ṣe dáadáa ẹmí yẹn wọn máa sọ fún wọn pé ìbọn ọlọbí àdúrà kan lánàá tí o gbàgbé ètò lọ ń jẹta ìbá àdúrà tó ń gan ti ègbò náà jẹ léèlọ kí ẹ lọ́wọ́ amúbọ̀ irú àwọn fà yẹn la fẹ́ kí agbára jésù olúwa kó fàyọ kúrò lára wa ìgbà tí mo bá fẹ́ pe àdúrà lẹ́nu àkókò díẹ̀ yẹ iná mẹ́nu sẹ́yìn akọrin yẹ ti kọrin dáadáa bẹ̀ tí náà yóò ti tò kò gbọ́dọ̀ tó ni o torí àwọn ènìyàn tí wọ́n fẹ́ bá yín tí wọ́n lé yín pọ̀ lẹ́yìn ẹ̀yìn lẹ́yìn ò rí wọn bá a ti ń gbókìkì ayé fẹ́lẹ́ tá à ń gbókìkì gbogbo wọn àwọn kan ń kilẹ̀ lẹ́yìn wọn ìbá ṣe pé wọ́n dúró àwọn tó ń kilẹ̀ ìbá ti ṣe kíni o wọn bá ti ṣáájú wọn bọ́ bá jẹ́ ìránṣẹ́ ọlọ́run tó lẹ́bùn kan tó ń ṣiṣẹ́ táwọn èèyàn yọ̀ ọ́ mọ́ ọ àwọn ènìyàn tó fẹ́ tó ọ tó fẹ́ jù ọ lọ lè àfẹ́rímẹ́nì ní nọ́mbà tó o bá dúró kò sí tí o lè ṣẹlẹ̀ èmi lè fi gbogbo ẹnu sọ fún yín wípé lákòókò tá a dé yìí nínú ìjọ àpọ́sítélì ti kristi olúwa ti gba ògo mo lolúwa gbògo sọ fẹ́ni tó wà lẹ́gbẹ́ rẹ pé olúwa ti gbògo láyé mi o sọ̀rọ̀ sókè o mi ò gbọ́ dáadáa o bí jésù olúwa ọba ṣe é mú tí wọ́n sa gbogbo ipá bíbélì sọ pé fúnra ara rẹ̀ lọ́fẹ̀ẹ́ mi ẹ̀ lílẹ̀ fún wọn kìí ṣe pé wọ́n mọ̀ pẹ̀lú ipá ipò tó yẹ káwa náà wà nìyẹn agbára la fẹ́ béèrè fún báyìí nítorí pé bí nǹkan ti wà láyé wa àwa náà mọ̀ pé nǹkan ṣẹ̀gẹ̀rẹ̀ kò sì yẹ kó rí bẹ́ẹ̀ tá a bá ti wá débi agbára yẹn mo fẹ́ kẹ́ ẹ béèrè bí ẹni tí ò gbá rí òwò rẹ ti rún agbára bá dé yóò dìde ọ̀nà rẹ ti dí agbára bá dé yóò dìde gbogbo tó dàrú láyé rẹ pátá lọ́lọ́ ní agbára láti ṣàjọ níwọ̀n ìgbà tó bá fi ayé rẹ lẹ̀ fún ìfẹ́ ta ni o fún ìfẹ́ ọlọ́run hallelujah ẹ bá ń ké dáadáa ẹ bá ń ké dáadáa.

àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni kó kú kó dẹ kú àlómọ ni ọlọ́wà sọ pé ẹ̀bùn ẹnìkan ń bẹ láàrin wa tó ti dókun ṣùgbọ́n òun ó lu sókè alẹ́ gbọ́ níṣẹ́jú yẹn ká tó lọ ṣe gbogbo ẹyin tẹ́ ẹ ní ẹ̀bùn kan lára tàbí èkejì ẹ múra dáadáa kẹ́ ẹ gba agbára ọlọ́run kẹ́ ẹ lè tuntun tó padà torí bẹ́ẹ̀ nìkan bá gba agbára kan tágbára ń bá lọ mọ́ lọ́wọ́ ẹ jẹ́ kòkè láì fo ẹ̀ lọ́lọ́ yẹn òtọ́lẹ̀ ń gbọ́ ntọ́ba ẹ̀mú tí wọ́n bá bẹ́ẹ̀bù lọ́rùn rẹ lójú àlá tí ẹni ọmọ sáré lọ níhòòhò nǹkan ti ṣe lú ẹ̀ bá agbára ọlọ́run ọ̀bá dẹ̀ lọ kó nu ayé ènìyàn àlá burúkú báwọn yẹ kó wá síwájú ẹ̀ lójú oorun lójú àlá oúnjẹ jíjẹ nítorí kí wá ní bá agbára ọlọ́run bá wà ẹ tó kóúnjẹ lọ́wọ́ àtóúnjẹ wọn ò gbiná ni adébítà ti béèrè agbára ó fẹ́ dáwọ́lé nǹkan rí àyà rẹ̀ ń já agbára ló ní bá agbára bá dé kò sí tọ́ dáwọ́lé tí ò ní tẹ̀síbo tí ò ní tẹ̀síwájú odidi ọdún mẹ́rin lórí ìjọ kan ṣoṣo èèyàn mẹ́rin ọdún mẹ́rin lórí ìjọ kan èèyàn mẹ́rin nínú mẹ́rin rí bá a bá ń gbàdúrà ẹnìkan ń sùn ẹnìkan ń wò ta ẹnìkan ń lọ rèé tọ̀ lẹ́ẹ̀mẹwàá ẹnìkan jókòó kalẹ̀ olóhùn ò lè pariwo mọ́ tí ẹ mọ̀ pé pátọ̀ tó sì kẹrin wọn ń bọ̀ bá pẹ́ yóò gbé báàgì àbí tó sì karùn tó bá pẹ́ tó bí yóò gbé báàgì yọ ọmọ bá tiẹ̀ lọ bá agbára bá dé ẹnìkan ṣoṣo lọ́lọ́run ó túlẹ̀ bí ọmọ rò lọ bẹ́ẹ̀ bí ẹ wá wo ọkùnrin kan ẹ wá wo mọ́mì kan tí mo bá pàdé mi ò tí ì rírú eléyìí ò àdúrà tó gbà fún mi ogun mi ṣe kí ni o ogun mi ṣẹ́ ṣùgbọ́n tí ò ṣagbára bó o pe nǹkan fún àwọn ọ̀gá ẹ̀jẹ̀ ẹ lọ mú nǹkan wá wá ẹ lọ mú nǹkan wá ọ̀ ń tiẹ̀ ni à àbí ò tiẹ̀ mọ̀ pé ogun tó tiẹ̀ lé náà ní sóhùn ọ̀wà àwọn bẹ́ẹ̀lì mọ́ni kí a ní ń béèrè ṣùgbọ́n tágbára bá dé ń tá à béèrè wọn ó ṣe kí ni wọn ó fún wa ohun tá à wọ́ọ̀tì wọn ó wà jáde ohun tá à lérò yóò dọ́dọ̀ wa ṣùgbọ́n tí ò bá ságbára sà èèyàn ó pẹ́ ní poríta kò yé mi afẹ́kùnrin tó afẹ́kùnrin yẹn kọ màá tún kọ́ yín ló tún kọ́ ẹ dìjú yín dáadáa torí àkókò díẹ̀ ni mo fẹ́ lò àwọn èèyàn ọlọ́run ti ṣàdúrà fún wa bẹ́ẹ̀ ọ̀rọ̀ àṣẹ tó kàn mí a gbọ́dọ̀ béèrè agbára kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣẹ yẹn.